0: ọpẹni fún ọlọrun tó tọ fún anáfà láti lé ọjọ ẹni láti rí mọlẹ òwúrọ ti àárọ ògo ni fún orúkọ rẹ àyọkàbẹrẹ ti àárọ yìí láòrì nínú ìwé onídáfídì orí kìnní ẹsẹ ìkẹta yóò sì dàbí kítàgbé sí etí ipa odò tí ń sòrò jáde lákòókò rẹ inú rẹ kì yóò sì rẹ àti ohunkóhun tó ń ṣe ni yóò máa ṣe déédéé ọrọ yìí wà fún àwọn tó dún nínú kristi ó sọ fún gbogbo àwọn ọmọ ọlọrun wọn á fi lọ sí gbogbo tí ń dá lọrẹ tó bá ní ìgbàgbọ nínú ọlọrun gbogbo tó bá dáwọlé ìyọrí sí rere ìlú lè le ó lè nira ṣùgbọn ohunkóhun tó bá ṣe yóò máa ṣe déédéé torí pé ọlọrun wà pẹlú rẹ torí pé òun ni ipa rẹ òun ni agbára rẹ dúró ti ọrọ rẹ má yà kó nínú ọrọ rẹ òun ló máa tọ ìmọlẹ sí ọnà rẹ òun ló sì máa tó ọnà rẹ ṣe bó ti lọ láàárọ yìí ìyá àtàánú kò máa bá ọ lọ.
1: alhamdulilayi wa salatu wa salam ala rasulillah adapẹlọ sí ọdọ ọlọrun atọrọ ike àti gẹfà nabi sallallahu alayhi wa sallam àtàwọn alẹ àtàwọn sahaba àti gbogbo atáńtẹlẹ ojú pàṣẹ àwọn adájọ gbẹdẹ alkiyama kíkẹ àtọrọ ọlọrun àlàáfíà ọlọrun ọmọba fún gbogbo ẹyin olùgbọ wa kí ọlọrun ọba àríkẹ ọlá kó ṣàlékún dáadáa wa ní èyí tí a fi ṣini létí láàárọ yìí òun ni alámọdé nípa ìbẹrù ọlọrun allah subhanahu wa ta'ala ojú ìyá wípé ya ayé ẹlẹ́dínà amẹ́lò takùlọ́à akọ̀tù kọ́tì ì wọlé àtàmùtún náà ìlànà tó mùsùlùmọ́n apẹ̀yìntẹ́jọ́ olùwàgbọ́ òdodo báyọ̀ ọlọ́run ọba bó ti tọ́ àti lódodo bó yẹ kẹ́ ẹ páyọ̀ ọlọ́run ọba torí ẹ̀sìn gbọ́dọ̀ fáyé lẹ̀ àfi nípẹ̀ tó gbà tán fún ọlọ́run ọba àlékẹ́ ọlá ọlọ́run yóò máa fi ṣọ́ ẹ ṣọ́ wa yóò fi àbò rẹ̀ bò wá yá lọ rí àbọ̀ rí allah subhanahu wa ta'ala yóò pin wa nípe dáadáa láàárọ̀ yìí ọlọ́jọ́ kan rẹ̀ ọlọ́run ọba haúlẹ̀ wà lákù wọ́ta ilẹ̀ abilayi.
2: ojúmọ rẹ o ilẹ tó mọ wa lónìí ojúmọ ayọ ojúmọ ìdùnnú ojúmọ àlàáfíà ojúmọ bùkún a ò ní ṣàìsàn a ò ní kàgbákò a ò ní báláyé fọwọ́ tí àwọ̀ títò tó wá mú wáyé ni ó mú rọrùn ọrọ wa ò ní dojúrú ọrọ wa a bọ sí dédé a máa ṣe é ṣe fún wa àtàjèrè ọjà fáwọn tó ń tajà dẹrẹbà ọkọ lójú pópó àtàjèrè gbogbo àwa tá à ń ṣiṣẹ lọtùnlósì láá jèrè iṣẹ wa. Orúkọ mi náà ni ṣẹgun ògúnjọbí.

gẹ́gẹ́ bí akéde fún àwọn ètò láàárọ̀ tòní àti àwọn tá a jọ ṣe ètò náà tí ó fi dùn tí gbọ́ngbọ́n fi kọ sí i torí pé ẹnìkan kì í jẹ́ àwádé àmọ́ lórúkọ gbogbo wa ni mò ń kí wa pé a kú ojúmọ́ re adé tó ń olúwọlé lórúkọ mi ohun tá a bá pè á wá níre ohun tá a bá kọ ọba mi òkè yóò bá wa kọ ọ ohun tá a fẹ́ tá ọ̀ràn tí bèrè ọlọ́run ó fi sínú ayé gbogbo wa o èyí tó wù wá tó léwu ọba mi òkè òníjó wọ́dọ̀ gbogbo wa lílọ bíbọ̀ wa ìṣọ́ ọlọ́run ààbò rẹ̀ tó dájú yóò máa wà lórí gbogbo wa ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀kọ́ni 103.5 FM bá a ti jí lónìí ọjọ́ re ni ó jẹ́ o ilẹ̀ tá a tẹ̀ ilẹ̀ re ni ọ̀nà tá a rìn ọ̀nà re ni olúwa yóò ṣáájú ọ̀nà gbogbo wa yóò kànyìn wa gbogbo ibi tá a bá fi sílẹ̀ ojú olúwa kò ní í ṣaláìsí lọ́dọ̀ gbogbo wa ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo olólùfẹ́.

àwọn aláwọ̀ mìíràn láti fi máa dárúgúdù sílẹ̀ láàrin ara wa. Àwọ̀ dúdú lọ́lọ́run ọba fún yín. Ẹ má gbàgbé pé a kọjá ẹni àti sẹ́yìn lágbàáyé. A ò sí nínú ẹni kò gbọ́n láwùjọ. Ọba mi òkè tó ṣe àwọ̀ lóríṣiríṣi, ẹ jẹ́ káwọn ọmọ kéékèèké ó wá kàwọ̀ fún yín káyà yín ó já. Oríṣiríṣi àwọ̀ táwa mọ̀ tá a rò pó pọ̀, àṣé kò tiẹ̀ tó nǹkan láyé àwọ̀ tá a tún wá wà yìí. Ọlọ́run ọba ló ṣe é bẹ̀, bó ṣe wá ṣe wá láláwọ̀ dúdú. Ọlọ́run ò jẹ́ kọ́pọlọ wa ó dúdú, kò sì ní dúdú láéláé. Ọgbọ́n wa ò kéré nítorí pé ó ṣe wá láláwọ̀ dúdú. Akinni wa àwa aláwọ̀ dúdú wá tiẹ̀ máa ni wá ní Áfíríkà wọ́n rọ́kú. Rárá, Ọlọ́run ọba ló fún wa lókun tó pọ̀ tó fi jẹ́ wípé tí gbogbo èèyàn bá ló rẹ̀ wọ́n, ọmọ ẹṣin orí eré ni la ṣe wà. Ọlọ́run ọba kó fara dẹ̀ wá, kó jẹ́ kẹnu gbogbo ọmọ Áfíríkà ó kò. Àyájọ́ ọjọ́ òní làyájọ́ ọjọ́ ìfẹnukò wa tá a sì gbàdúrà bí Kọ́lọ́run jẹ́ ó máa tẹ̀síwájú. Salim Moses náà ni látọ̀dọ̀ ẹ̀ ló ti dọ́dọ̀ mi gẹ́gẹ́ bí olóòtú fún àwọn ọjọ́ ajé níléeṣẹ́ rédíò 101.3.5 FM. Àmọ́ tán ti ń kóra báyìí, ó fẹ́ gorí ewé. Thank you so much, Salim Moses.

0: me let
1: àfúpalẹ̀ àwọn ìwé ìròyìn èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń ta ọmọ ẹranko.

0: 103.5 FM. Awani, awana ni, awani. Àmọ́ bí wọ́n ti ń pa wọ́n táwa náà wá ń kan rí bíi ti kọ́kọ́ láǹgbá pa wá ni. Wọ́n ń sọ ní kẹ̀tẹ̀kẹ́tẹ̀ ọkàn wa pé àwa kọ́ o.
1: Ọlọ́run ni.
0: Àwa ẹ ṣàbóyá ẹ mọ̀ àwa kọ́. Dádì ẹ̀yin náà mọ̀ ni àbí mọ́mì àwa kọ́ o. Ọlọ́run ọba tó mẹ́yìn wà ni. Bẹ́ẹ̀ bá ń gbọ́ wípé ìròmí tó ń jó bẹ lábẹ́ odò. Ó ń bẹ́ẹ̀ kò sì ní kú òtítí láéláé. Àwa tá a bẹ̀rẹ̀

0: kí nínú oṣù kẹjọ aṣẹ kàtà òtútù dé iti sana headache ni malaria all of that crisis àní àkáǹtì mi àní kíní àdánwò disappointment ọlọ́run àwọn pípùn yẹn fọ́kọ̀pù nínú ọ̀rọ̀ ọ̀la ọmọ pándọ̀rọ̀ wa máa ń yè ànáwà tún kọ́ ọlọ́run ni. Gbogbo àwọn tó wà last week princess kí ló ṣẹlẹ̀ àwa tún wá là ń sọ yóò tún já dáadáa jù báyìí lọ àwa kọ ọlọ́run ni ọlọ́run tẹ́ wàá ní kì í ṣe bíi ti kọlọkọlọ ṣé adì àkùkọ wá sọ wípé wo ń tún yìí iná kọ iná bí fire ó jọlọjọlọ ni tí òun sì wáá wò pé àwa yìí lánàá. Ọlọ́run ti wa ò rí bẹ́ẹ̀ o. Má fọwọ́ kan mọ́ mi ló ti wa. Má fi ìyà jẹ́ lọ́lọ́run ti wa. Má fòṣìta ti wa. Don't dare me o. Dare me not you. Ẹ̀ka àárọ̀ bọ́lọ́run ti ṣe síta ni ó ṣe sẹ́yìn náà ní dáadáa o. Bó ti ń ṣe sí wa nílẹ̀ ni ó ṣe sẹ́yìn náà nílẹ̀ o. Oṣù kẹjọ ló ti ń kẹ́rù rẹ̀ yìí. Gbogbo tíjọ sọ́wọ́ tèmi tẹ̀yìn kò ní gbọ̀kùlù bí èlùbọ́ o. N tó tún báyìí torí àwọn remnant left over kan ṣì máa ń wà. Má ẹ̀yin wá rẹ̀ tù mí. Tọ̀dọ̀ ti yín náà kò ní tà sí ẹ̀yin náà. Ire lójú owó orílẹ̀ ní ọjọ́ ajé. Ọjọ́ kọkàn oṣù kẹjọ ọdún 2026 kò ní ṣe wá gbọ́ kò ní ṣe wá gẹ̀rẹ̀ jẹ́ àdé tó wà tọ́kẹ́ olúwọlé lè kọ́.
1: Àwọn máa dúpẹ́ ni àwọn máa yìn ọ́ má gbé wọn pẹ́ lẹ́nu wà torí pé a máa dúpẹ́ a máa excuse me mo wú kọ́. Ó yẹ káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ ogun àìtẹ́ ti ń gbọ́ lé iṣẹ́ radio 103.5 fm níbẹ̀ náà la kalẹ̀ sí àtúpalẹ̀ inú ìwé ìròyìn gbọ́ lóńgò orí afẹ́fẹ́ má bínú sí wa kó lè bá a dá náà ni lágbọ́dọ̀ yóò sì máa dá àti rí oṣù yìí ó ti parí lónìí. Àwọn máa dúpẹ́ fún àmàyàn nítorí pé orí tó ṣe fún wa má lè ó pọ̀ tá ò lè kà tán àkàǹkà tán lórí rẹ̀ láyé wa ẹ máa tẹ́tí mọ́ aká máa mú lọ́kọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí ìṣèwà abúlúfọ́tà abúlúfọ́ àrùkọ̀ mi ẹ̀lẹ́ o ẹ̀kú kalẹ̀.
0: Kú kalẹ̀ káàbọ̀ sínú àwọn ìwé ìròyìn The Guardian, Punch, The Nation, ìwé ìròyìn News Telegraph, Bad. Wọ́n bẹ níwájú wa láàárọ̀ tó Nigerian Tribune náà gbẹ̀yìn àjọ wà nínú ìwé ìròyìn tá a sì máa mọ̀ wá ṣiṣẹ́ tẹ̀lé ni. Ǹjẹ́ ẹ ti gbọ́
1: pé
0: nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní ìròyìn tó máa ń jẹba lógún nínú àwọn ìwé ìròyìn lásìkò tọrọ ọba dọrọ wípé láìpẹ lájìnà ńlá dìbò pé ìbò ń kù sọnà ìbò ń kù sátà 27 àwọn opposition wọn ni wọn ti sí ti àjẹ́ndà lórí kíni wípé àdáwọn nǹkan kankan wà táwa ní táwọn ò ní what I have I don't have what we have he doesn't have it. Àwa nǹkan kankan tó jẹ́ wípé a lè sọ wípé kí ààrẹ Bọ́lá Ahmed tẹ̀ inú ìwé ìròyìn the punch àyà ẹja ó wá bọ̀dọ̀ tí wo bí o face your front náà sọ inú ìwé ìròyìn the punch wà láàárọ̀ tó ní ẹ máa gbọ́ bí ròyìn
1: yìí bá ti ṣe wọra ìjẹ́ tí ó wípé inú ìwé ìròyìn the punch ló wúrọ̀ tó ní apc lọ owó rọwọ́ epo ṣọwọ́ rọwọ́ epo subsidy roll ni tí àtìkù ń palẹ̀mọ́ àti dá padà bí owó bàbá àjẹbù ọ̀ni èsì ti sọ ni mímọ̀ wípé kí àtìkù ò ṣọ́ra rẹ̀ o kó yọrú ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ subsidy o kó fura kó ṣọ́ra torí pé ìlàfíngbà á ṣe ìjọba owó ìrànwọ́ epo tí wọ́n yọ kú ó ń ṣe àfihàn àpapọ̀ lásìkò tá a wà yìí bẹ́ẹ̀ ni adc ń dìmáàndì fún ₦0.8 trillion eléyìí apc ná adc àtìkù ń béèrè apc ní kò rí bẹ́ẹ̀ ẹ gbọ́ nu wérò yẹn.
0: Ó dá àjọkúta steel company ní wọ́n máa ṣe
1: gbèsè.
0: Jẹ́ múṣẹ́ ṣọ́ ọlọ́run má ṣe gbèsè ń tiwa o. Jẹ́ lówó ni jẹ́ ní ẹlápò ńlọrọ̀ owó jẹ́ o má jẹ́ ní ẹlọ́rùn wá ní lọ́rùn o ti di debt. Owó ₦5.46 billion náà ni wọ́n máa sọ wípé lẹ́yìn pé bí wọ́n pín lọ́hùn-ún ẹ̀ ń jẹ́ náà bá ní gbèsè owó tó bí ti ₦5.46 billion èyí ti rí.
1: Ìjẹ́ ti wá gbọ́ o àní níṣẹ́ nítorí ètò ìlera yágiyági ìjọba àpasọ̀ sọ bímọ wípé ₦100,000 20,000 medical students yearly la pèsè jáde láwọn fásitì wa lórílẹ̀‐èdè wa nàìjíríà láti máa dí àlàfo dókítà tó jápa náà sì tó.

0: gbọ́ wípé wọ́n kọ́kọ́ yà ní London lẹ́yìn eye. Wọ́n tún tẹ̀síwá kiri lókè òkun lọ́hùn láti lọ fún ìsinmi. Wọ́n lọ sí Europe ní o láti lọ́sẹ̀ mẹ́ta gbáko.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Gómìnà Babájídé Sanwó-Olu tìpínlẹ̀ Èkó ni wọ́n sọ fún gbogbo olùgbé pátápátá nípínlẹ̀ Èkó. Àní ìmọ̀ borí àrùn mọ́lẹ̀. Cleanliness is next to godliness. Lórí bẹ́ ẹ ti ń ṣe àwọn ìdọ̀tí yín lọ́jọ̀, ẹ rí wípé ẹ ṣe torí wípé àwọn àjọ tí wọ́n kólẹ̀ kódọ̀tí wọ́n ti wà lójúṣe.
0: Ìjẹ́ ti wá gbọ́ wípé nínú ìwé ìròyìn èyí tó jáde lówùúrọ̀ tòní Dangote kí ló ṣe ó ní ọ̀rọ̀ epo ṣepo ó ló ṣeéṣe kóun ṣe àfàrò láti pín epo fọ́ Nàìjíríà nítorí àwọn ẹ̀sùn kan tí wọ́n fi kan iléeṣẹ́ òun. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ní kò gbọdọ̀ dánwò inú ìwé ìròyìn The Nation ẹ̀ríkà láàárọ̀ yìí.
1: Ǹjẹ́
0: pé kí ni?
1: Mo kí paracetamol ló máa ń jẹ́ fún mi. Èmi náà sì máa jẹ́ aládọ́ ẹ̀sìn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Nínú ìwé ìròyìn Vangard tó jáde láàárọ̀ tòní ni o, làwọn tọ́ lásùtù. Wọ́n mà ti ń sọ̀rọ̀ Association of Residents of State University Teaching Hospital lásùtù. Ni wọ́n mà ti ń sọ̀rọ̀ pé owó tẹ́ ẹ jẹ́ wá unpaid allowance arrears. Unpaid allowance arrears. Ayò síjọ́ méje báyìí òun la fún yín o. Gbàtà ni ọjọ́ kìíní kan, ọjọ́ kejì kìíní kan, ọjọ́ kẹfà kìíní kan. Lórí ẹgbẹ́ ọlọ́ǹṣàánú wa, wọ́n ti sọ pọ́jọ́ méjì báyìí làwọn fún ìjọba. Àìsanwó àwọn báyìí. Àwọn dòṣó máa ló síjọkan.
0: Ìjà ẹ ti wá gbọ́ o.
1: Pé kí ni?
0: Àjà òkúta o ti mú ìyún lẹ́nu.
1: Mo.
0: Àjà Lekki Market facility wọn.
1: Àjà àtàjà.
0: Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ló lédè Nàìjíríà ń sọ di mímọ̀ wípé ìdá owó 42 owó fẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ọba kò lọ bó ti yẹ kó lọ ó bá àpapọ̀ àtàwọn ìpínlẹ̀ kan. Wọ́n fi ẹ̀sùn kan àwọn aláṣẹ wípé kí wọ́n máa fẹ̀yìntì béèyàn bá fi inú dúdú sí ìjọba ó yẹ kó máa fi inú funfun gbádùn ní iṣẹ́ ẹ̀rọ. Kí ló dé?
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Nínú ìwé ìròyìn àwọn àjọ lọ́mà wọn ni step up. Wọ́n ti gbé ìgbésẹ̀. Wọ́n ti gbé ẹsẹ̀ sórí ìpele mi o lórí enforcement lórí kíni àní gbogbo ìdọ̀tí tí gbogbo àdúgbò ń fún gbogbo ẹ̀ tó dọ̀tí pátápátá yìí. Wọ́n ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ló sì ń polongo fáwọn èèyàn wípé ìmọ́tótó ló yẹ ká wà. Bákan náà ẹ ṣe àwọn ìdọ̀tí yín lọ́jọ́ kó lè yá fún àwọn àjọ kó lè kó dọ̀tí.
0: Ìwà gbọ́ o, ministry torí sí eré ìdárayá àtorí sí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà wọn ní òkè afá o ni wọ́n máa ṣe àfàrò o. Kò ní sí lílọ bíbọ̀ mbẹ́ torí àtúnṣe fẹ́ wáyé lórí òkè afá. Ẹ̀yin ti sọ̀rọ̀ ẹ kú oríire iṣẹ́ padà kàn yín. Iṣẹ́ padà kàn yín. Súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ tó máa ṣẹlẹ̀ mbẹ́ yóò dínkù tán. Pátá pàápàtà bí àṣà wò ni.
1: Ó dà
0: pàápàtà.
1: Pàápàtà pàápàtà. Ó dà ǹjẹ́ ẹ ti gbọ́ ohun tẹ̀ ẹ síwájú níléeṣẹ́ Radio 103.5 FM.

ilẹ̀ àwọn òyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlúmọ̀ ilé tóko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó sí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà.

0: receive the alliance.
1: Ìjọba kí n ṣe wà láyé.
2: Ìṣòwò.
1: Abúgà ń ṣe wà. Aládé.
2: Ẹ ṣe ọmọ wípé láwọn ìlú kan tí wọ́n ti ń jẹ ẹ̀bà bí ọ̀dọ̀ ti wá sí. Kéèyàn kan wá náà ń lò páàgbó ní ti advance.
1: Advance bí sáà.
2: Òun bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tí wọ́n
1: lọ sí. Na orí ìjà kò sáàdì ọkọ̀ kan ní ilé bá orí. Lẹ́yìn oníjẹba.
2: Ẹni lè máa kó ìlú ọba kí n.
1: Ẹlẹ́bàá lè
2: bí. Irọ́ àǹtí ṣe é mọ jọ owó jẹ́ mu ní ẹ̀rẹ̀ ni. Àǹtí ṣe é mọ jọ ọ̀tà mu ní ẹ̀rẹ̀ kí ni. Ẹ bá mi lọ ilé pẹ́ bá sí. Ẹ máa fẹ́ gúsí sí o. Ẹ máa fẹ́ gúsí sí o.
1: Ó lọ bọ̀rọ̀.
2: Ẹ bá mi sílẹ̀. Ìgbà wo ló máa mú flight yẹn? Máa mú láàárọ̀ ọjọ́ Tuesday.
1: Kò jẹ́ ikú ò lọ́hùn.
2: Láàárọ̀ ọjọ́ Tuesday. Kàn bá mi tẹ̀ báyẹn kẹ́kọ̀ọ́ sínú ọjọ́ yìí. Ẹgbà eléwé ló ń
1: gbọ́.
2: Wa ni ọmọ advance kò jẹ báwo. Kí mi o
1: kún. Kí máa jẹ. Ẹgbẹ́ òṣèlú APGA la gbọ́ wípé inú ètò ìdìbò alájọba ìbílẹ̀ èyí tó wáyé kọjá lọ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé wọ́n ní wọ́n kó gbogbo ni o. Gbogbo ìjọba ìbílẹ̀ tó wà. Wọ́n ní wọ́n kó gbogbo àwọn ni wọ́n gbé o. Ìròyìn tá a gbọ́ lẹ́nu alága INEC níjọba ìbílẹ̀ náà nílùú Ọkà Genevieve Osakwe ló sọ di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú APGA ni wọ́n gbégbá orókè ní gbogbo wọ́ọ̀dù tó jẹ́ odidi ẹ̀ ní iriwo 365 wọ́ọ̀dù tó ń bẹ níjọba kọkànlélógún 21 local government. Wọ́n dẹ̀ kó gbogbo ìbò ìdìbò tó jẹ́ tìjọba ìbílẹ̀ náà wọ́n kó gbogbo ẹ̀ pátápátápátápátá tábí àṣàwó pápátá.
2: Ará olóko
1: wọn kó
2: gbogbo ara olóko lọ́hùn.
1: Wọ́n á sọ nímọ̀ wípé lọ́lọ́ tá a wà yìí o ẹgbẹ́ òṣèlú APGA ètò ìdìbò tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ primary election tó jẹ́ local government election níjọba ìbílẹ̀ náà wọ́n wá tún pé wọ́n sọ pé tí ìrìn kan tó jẹ́ ti gómìnà gan tó ń bọ̀ lọ́nà ẹgbẹ́ òṣèlú APGA ní tàwọn táwọn ó Anambra Akinba Yimiyimi Dumi Akinba Sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ Dùnú ní tàwọn táwọn ó Anambra nípínlẹ̀ Anambra APGA ló ṣe kíni lórí ìlú. Inú ìwé ìròyìn The Punch lẹ ti rí kàlá yé.
2: Ọdọ àtọ bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́.
1: Ṣé kí ni?
2: Pé ìwé ìròyìn Guardian tó jáde láàrin ibẹ̀ náà ni mo sì rọ kọkọ gun ẹsẹ̀ mi sí o. Tí àwọn àjọ Seraphu Social Economic Rights and Accountability Project tí wọ́n ti sọ wípé àti àwọn nìkọ́kọ́ àwọn àti Nigerian Guild of Editors tí wọ́n ti ń sọ̀rọ̀ nínú ìwé ìròyìn ẹni tó lọ́sọ̀rọ̀ wọn náà ni ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà Pabio àti agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí Abbas wípé kánkán báyìí tí ewé iná jómọ ọwọ́ kì í pẹ́ nínú ìsà ejò immediately ni kí wọ́n ti máa rẹ́tì and withdraw the foreign aid regulation treaty and disclosure bill 2020-2026. Inú ìwé ìròyìn The Guardian ni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí o. Ṣèbí bí ò bá nídìí tí ò ní dédé jẹ́ kumolu àwọn àjọ yìí tí wọ́n sọ̀rọ̀ wípé àwọn kan wà unnecessary ni wọ́n they are unlawful. Àwọn kankan tí ò ní ṣe pẹ̀lú ìdàgbàsókè tí ò mú ìfọ̀kànbalẹ̀ tí kì í sì ṣe wípé bóyá bá wà bẹ́ẹ̀ òmìnira ìjọba àwa ara wa fúnra ara wa kí ni tẹ wá akọmọ. Ìrú àwọn nǹkan bẹ́ẹ̀ fún wọn ti ń sọ fún wọn wípé kí wọ́n má pẹ́ ń bẹ̀ rárá torí wípé ẹ̀yìn kágbàlagbà wọn kó kúrò nídìí ìdò wípé eré ọdẹ lásánlàsán ni.
1: Ìjẹ́ ẹ ti wá ìṣubú máa polówó ọjà ni. Nínú ìwé ìròyìn tó jáde lówùúrọ̀ tòní iléeṣẹ́ Dangote Petroleum Refinery ó máa ti sọ di mímọ̀ wípé ó ṣeéṣe káwọn ò má fún àwọn méjọ́ mákẹ́tà mọ́ o tí wọ́n jẹ́ ímpọ́tà tí wọ́n import product kú o tó import ẹ̀ sì wá sórílẹ̀-èdè wa Nàìjíríà o. Àná ni wọ́n sọ di mímọ̀ wípé wọ́n kọminú lórí àwọn èròjà epo orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ṣe bí ẹni pé kò sí transparency tá a mọ̀ sí gbangba la ta làwọn mi ti gbàtà kéré tùfẹ̀ kò sí lórí ọ̀rọ̀ tó jẹ́ product ẹ̀ka iléeṣẹ́ Dangote o. Wọ́n ní wọ́n fẹ́ máa ṣe bàràǹgàdà wọ́n fẹ́ ba brand iléeṣẹ́ Dangote wọ́n fẹ́ bàjẹ́. Ìdí rèé tí Dangote ṣe sọ pé àwọn méjọ́ mákẹ́tà kan ó ṣeéṣe kóun má gbé epo kóun má gbé mọ́ kóun ṣe àfàró ní orí rẹ̀. Wọ́n sọ di mímọ̀ wípé òun tóun ṣe tán o láti yọ ọmọ Nàìjíríà kó lóko àìrépolo ṣùgbọ́n bàṣẹ jẹ́ kan igi wọ́rọ́ kankan ń bẹ nínú iná tó ń dáná rú àwùrọ̀ kan tó ń dọbẹ̀ nínú lórí àrò lẹ́ka ètò epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà òun ò ní fẹ́ káṣọ àlà òun kò di ti elépo. Wọ́n wá sọ di mímọ̀ pé ó léwu díẹ̀ tajà ní pàṣípààrọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa epo bẹntiróòlù torí pé lágbára ló ń bẹ ní ìdí rẹ̀. Ó lóun náà mọ̀ wípé it is difficult to understand ìdí òun ṣe gbé ìgbésẹ̀ náà ṣùgbọ́n lábẹ́ bó ti lè kó rí òun mọ̀ pé èsì rẹ̀ yóò yọ láìpẹ́ láì jìnà. Ó ké sí gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ wípé kán gàdàmọ́ tọ́rọ̀ bá ti jọ̀rọ̀ elépo dé wípé pàṣípààrọ̀ ó gbà lọ bó ti yẹ kó lọ lẹ́ka ètò epo rọ̀bì òun epo bẹntiróòlù àjọmọ́ èròjà àlùmọ́ọ́nì tó ń bẹ ní inú ilẹ̀ bí Dangote ṣe sọ láàárọ̀ tòní ní wéèrò The Punch.
2: Ìjà polówó ọjà à ń bọ̀.

àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 létí wípé àwọn tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún náà jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos Savings Pickering Welfare Board sórí rẹ̀ kọ́jọ́ di gbèdéke ọjọ́ 26 ẹ̀sán ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó kù. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808-076-6813 tàbí 0802-314-373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulakeem Ajogbeni, akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: tó wá pátápátá mélòó la wá fẹ́ kà CG commissioner bẹ́ẹ̀ ni
1: justice
0: Augustine àwọn náà wà bẹ́ẹ̀ ìyá wa deputy governor oní excellency engineer Noimot
1: Sarako
0: ọmọ Sarako onílùú òní Feltu aya wọn níjẹ̀bú òde aya oyè délé àwọn náà wà nbẹ̀ wọ́n dúró ni rópọ̀ wọ́n dúró alẹ́ kàyín tán bọ̀ lórúkọ kábíyèsí ọlọ́ta ìlú ọ̀tà àrólẹ̀ gọmọdé ọlọ́dẹ kábíyèsí ní ká bá dúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn àtọmọdé àtàgbẹ́ ọkùnrin àti obìnrin gbogbo ẹgbẹ́ island club Yorùbá tennis club thank you so much for attending
1: olóṣèlú
0: ẹ ṣe púpọ̀ adúpẹ́ lọ́wọ́ ọdọ̀ ká máa lọ sábàlá àgbéyẹ̀wò àrò ọ̀tún ní abdul fatai abdul gafar jẹ́ ká lọ síbẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pé òpó wa 0704 7 0704 7 3341 0704 7 0 4 7 3 3 4 1
1: ẹ láǹfààní láti pè wá wọlé báyìí sí kájọ fọ̀rọ̀ dúmìtọ̀ lórí ọ̀nà àbáyọ sí ọ̀wọ́n ohun èlò.
0: Hello.
1: Ẹ kú ojúmọ́.
2: Àwọn ọmọ olóhùn gbogbo àtijọba ọlọ́ta o.
0: Ẹ ṣe sà.
2: Ọkú àjùlẹ̀ náà o.
0: Ẹ ṣe púpọ̀ àdúgbò.
2: Ọlọ́ta gbẹ́fún wa o. Àwọn ọmọ olóhùn àti gbogbo wọn ò lábẹ́ bàbá wa.
0: Ó yà á
2: lùkú wa.
0: ojutu titori pe awon ajo to n de na kini yi baba wa oluwo duru hello
3: e karo
0: sa
3: ebanoja wori
0: ebani
3: se eba yelo abi
0: funfun eba funfun ni o a wa ti te lana a ti fermenti
3: o ti da
0: okay
3: mo bo wa ti se tori
0: iya
3: iwo iya yi
0: no
3: la so pa lori oro NAFDAC se gbo
0: yes sir
3: e je ki won ma fi ato to je won
0: okay
3: iya gidi kide se oro NAFDAC nikan everybody ko se nkan to wu ni ilu ni ti o ba ma fi aje awon to ba ti godi so fe iya gidi awon to mo e ka ro
0: e se pupo ogbeni John lati ogba tori wipe eni to ji sekoto yoruba lo ko awon rayo ku logbon hello e karo sa
3: awon ataro libra o ki awori meji
0: mejila o
3: te di gbe
0: o gbe awon
3: kuku ni papa ti ta bo libra yi le se yo ju lo na ti ni o le daru
0: ase
3: oro ka ju be do ba do la pe wa ti le dokoti le ta baba o je ru soro
0: ango isa
3: pe lo do olohun ki ni libra lele libra je ru do ni ta sa libra je ru ba ja le si pe je money e fa wa so ọrọ epo orí ká máa kí sínú ti sìmẹǹtì ẹgbẹ abáwòrán ìjọba ẹgbẹ ìyọ ọlọrun ọba ìjọba ló tán kàn ẹgbẹ abáwòrán ẹgbẹ wa sọ ẹni kọ bá bá jọ náà lábẹ wa tẹlẹ ọjà mo gbọ kò bí àyè jẹ ìlẹjọ sátidé kẹmí ha kẹmí ha ẹgbẹ wa ló kẹtẹ wa
1: ẹwà níbẹ
3: ẹgbẹ ayé gbà
0: ẹka wà bẹẹ. Ẹlùkan ló la post kí ni o. Iṣẹ́ ilé wa bí káfẹ́ káyẹ̀ fẹ́ lé malaria. Bọ́n bá fún eégún bàbá lé ònìyàn máa jó. Bọ́n bá líbà ókéde. Ẹ bá lókéde. Hello. Hello.
1: Ẹ kojúmọ́ o.
0: Ẹ kàrọ.
3: Hello.
1: Ẹ kàrọ.
3: Ẹ kàrọ. Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń kọ́ yín bí tẹ̀sí ń pè wá.
3: Ọmọ ọmọ ọmọ yorùkọ ni yóò dá táyé láti làrọ.
0: Ẹ kàrọ.
3: Lórí ọ̀rọ̀
1: ìtòsí
3: ilé kí àwọn agbófinró wa lọ́wọ́ lẹ́nu ibodè máa ṣiṣẹ́ lórí ẹ̀. Àwọn tó lè tọ́ wá jẹ́ àwọn NAFDAC báwọn tó mú ọyẹn kọ́ máa wo ṣọ́ọ̀bù sí ṣọ́ọ̀bù ìdúró sílé ẹni tí wọ́n bá ti gbámú kọ́ máa fọwọ́ yẹn pẹrẹ mú kọ́ máa fún ọ níbi ìyàtọ̀ tọ́ kọ́ máa fún ọ níbi ìyàtọ̀ tọ́ àwọn èèyàn jáwọ́ lórí ẹ̀. Orí ìpara yẹn ó ti ọkùnrin jù nígbà ẹ̀rí kan apá mi náà òun náà tún máa lo kírìmù òun fún adúdú ẹsẹ̀ àfọkọ́sẹ̀ adúdú kí ló fẹ́ sọ fún ìyàwó ọmọ ẹ̀
0: kí ló fẹ́
3: sọ fún ọmọ ẹ̀ òwúrú wa yẹn ọlọ́wọ́ agbọ́n ọlọ́wọ́ bá wa ṣe nàìjíríà ní ìbàjẹ́ o
0: bẹẹ ọlọrun má fi cancer ṣe wá báyìísàn burúkú tó ń tẹyìn ẹ bá
1: jẹ ṣe lè ní
0: ẹ wọn ní kinní kan ló ń gbẹyìn máa ṣe kinní kan nìṣó hello. ojúmọ rí sa
3: dídí nògún lérí láti ní.
0: ẹ káàárọ bàbá wa.
3: ọmọ tí bàbá ò bá wí bíyá ò bá wí táládúgbò ò bá wí báwo ni ò ti níyọ. ṣe rí àwọn tí wọn bá ti mú

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó tàbá bà débi ká sì tọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoso. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Tàbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ sì gbọ́hùn. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má ba kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Ọlọ́run ọba mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú pa Asọ́lọ́ Bus Stop yẹn, síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, Nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣùlá Aba ńbẹ̀. Ẹ̀yin ti fọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣùlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà. À ń bẹ ní nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dàìdímù Road ní ìyànà pájà ní àdójúkọ Gowan Estate Emma Bawambe Ti Osodi Awani Ladipo Bus Stop Ni Ikeja Long Nilepo Majok Ni Adojuko Bi Bridge Eleseyen Etiri Magnet Plaza Te Bati Debe Ebere Block 125 Etiri Bana Wambe Ani Faisan Lubao
0: Eh Ekpe Osodi Number 091 57 58 9016 091 57 58 9016 Tabi Kepi Wansori 070 38 61 5168 070 38 61 5168 Egbo iwo to ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to mojule ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
4: awon agbapo won so pe igi gogoro magun mi loju atokiri lati nlo amojuto irinun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa ngba mi e po ti o ba wa nse akiyesi eyi ke ya apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bọlọdọ osula habal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rudura
0: iwo tin ri bi oye tabi o tin rukurukuru ojunlewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise osula aba eye solution baba e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise osula aba eye solution baba pelu mi ni le agodo en to ba ya e gbohun emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o itawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin won de lenu ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya onaun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa da to ti di chronic infection o nbeje wo ka kinu ara o wo da pa o ko ba pa o dese o ko bese o ti gba orun loju elu o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai maye igba loju ona e wo ona e je ka fese rajo die Eku kale.

0: èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu. Ilé-iṣẹ́ wa làwọn èèyàn ń ju èèyàn wọn tó ń pè níjà ojú tá ti náwó náwó tó tó kẹ̀tẹ́ẹ̀sì dànù nítorí rẹ̀ sí. Ẹ má làágùn jìnnà mọ́ o, ẹyẹ ó ṣòfò. Ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn tẹ́ ẹ bá ti ri pé nǹkan tó ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí. Ilé-iṣẹ́ Òṣùlá Kábà ní kẹ́ ẹ mọ bọ̀ tààrà. Òṣùlá High Solution Powder gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò tá fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó gbogbo àtù. Òṣùlá High Solution Powder ó ń mú ojú tó ń sú bí ọyẹ àtọjú tó ń wò bàìbàì tí kò lè kàwé. Kàbá ìrẹkẹtẹ ni o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò báyìí tí ìfìgòsójú ni ò kí ń rí nǹkan kà. Ìmọ̀ fìgòsójú kàwé tẹ báìbù tẹ fóònù tẹ kọ̀m̀pútà kì í mọ̀ ọ́n jẹ́ kéèyàn ó múra sí n tí ń yọ wọ́n lẹ́nu tó o. N tó ń yọni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójú tó o kó tó di pẹ́. Mélòó-mélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí. Iléeṣẹ́ Òṣùlá Kábà ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò báyìí tí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ́ ń lò wá fún la fẹ́ sọ ni àbí ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kínní tó ti ṣe lẹ́ẹ̀kejì tó jẹ́ pé nǹkan torí rẹ̀ ṣe kò kúrò níbẹ̀ àbí ti arákùnrin kan tó ti lọ òkun láti lọ ṣètọ́jú ojú ń bẹ̀ nígbà tó padà dé ṣe ló tún rí bọyẹ bí ọyẹ ṣe ló tún rí kùrukùru àfìgbà tó lewé àtegbò ilẹ̀ àwa. Ilé-iṣẹ́ Òṣùlá Kábà lànà dànù fi dópin lórí ojú. Òṣùlá High Solution Powder tiwa yìí wọn ò kí ń kan sójú o. Ẹnu báyìí lẹ máa lò sí tẹ́ẹ̀sì mọ rí rìsọ́ọ̀tì rẹ̀ nínú ojú. Gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá wa àtìyá wa ń pariwo pé àwọn ò máa dà. Tán ní ṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ̀ nínú ojú àwọn kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí ń pè ìrì ń sẹ̀. Gbogbo nǹkan funfun fun lójú grandma grandpa bá ń ṣe ń kọlugbá bẹ́ẹ̀ náà ń kọlọlé. Ẹ má mọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn oṣù wà. Àwọn bàbá àtìyá tó jìyà ní ìwà ká lè débi gíga ká lè jẹ́ èèyàn pàtàkì wọn ò mọ̀ gbọ́dọ̀ dídè kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ ká lè jò ó wọlé ká bà lejò tó jẹ́. Àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ máa fogiri kó tó lè rìn. Yorùbá ní ẹyẹ kìí fò kó forí sọgi ẹyẹ tí ò lójúkọ́ o. Gbogbo ẹni tó ń gbọ́ mi ojú ò ní relédè gbogbo. Àdírẹ́sì wa nìyí o.
1: Olú ilé-iṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ bá ti ń bọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Stop. Ilé epo tó dojú pa Asọ́lọ́ Bus Stop yẹn. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Arawa Street number 30. A tún wà ní Ìkò ní Abbey Bus Stop. Tẹ́ bá ti bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ opposite Abbey Bus Stop yẹn ẹ ti rí bánà Òṣùlá Kábà ń bẹ̀. Ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ bá ti débẹ̀ kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí àbàtà lọ́dọ̀ Òṣùlá Kábà. Ìyànà pájà à ń bẹ ní nọmba 33 Ọ̀hún Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdójúkọ Gowan Estate. Bá wa ń bẹ̀ tí ó sòdì a wà ní Ládípọ̀ Bus Stop ní Ìkẹjà Long nílé epo Majok ní àdúgbò bí bíríjì ẹlẹ́sẹ̀ yẹn. Ẹ ti rí Magnet Plaza. Ẹ bá ti débẹ̀ ẹ bèrè Block 125. Ẹ ti rí àwa ń bẹ̀ à ní Faisan ló gbá.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o. Wà bá wa náà sí ni 07038151 68 07038615168 07038615168 Emule kan si 07038615168
2: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi goro má gunmi lójú àtòkèrè láti ń lọ. Àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣàkì kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ ọkọ wa wà. Nígbà mí ẹ̀ pọ̀ tí o bá kíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ̀ tètè dìde fúyà kó tó péjú. Ó ṣeéṣe kó o ti nọ̀gbàrá nọ̀gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìkúrukọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́. Tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ̀ tètè sọ síta láti lè jàjà bá wárí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Òṣùlá Kábà. Òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n ti mọ̀ kò rújúra.
0: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ Ọlọ́run mi ń gbà fún lónìí ilé-iṣẹ́ Òṣùlá Kábà o. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Òṣùlá High Solution Powder, Òṣùlá Antibiotic Powder, Pa Ababitas. Kò ṣe mọ̀ ni ni àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́. Mẹ́tẹ̀ẹ̀ta gbà gbogbo tí ń jẹ́ titọ́ Ọlọ́run ànádànù àádópin ni o. Òṣùlá Ababitas kò ṣe mọ̀ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara tó jẹ wọ́n lógún. Òṣùlá Ababitas ló ń fọ oró tódùn tódùn kúrò nínú àgọ́ ara. A máa ṣe àdínkù.

0: àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà oúnjẹ tódùn tódùn àfi kaya ní òsú labitas nínú ilé o kòkòrò tódùn tódùn kúrò nínú àgọ ara wa bí ṣúgà bá pọ̀ lápọ̀jù àkóbá tó ń ṣe nínú àgọ ara wa kò kéré o a máa ṣe àpọ̀jù kì í jẹ́ kéèyàn ó rìnà dáadáa bójú bá ń yọni lẹ́nu téèyàn sì pọ̀jù ṣúgà àfi ká kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà káàláfíà dédé bá ojú wa ni o àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun a máa ba iṣan ara èèyàn jẹ́ a máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó pọ̀n pẹ̀pẹ̀ ẹ̀yìn ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn lóru kílẹ̀ ó tó mọ́ òsítàs ní kẹ́ lo ńṣe lẹ́yìn gbìnkì kẹ́ tó lè ṣẹ̀yọ́ ńṣe gbọ̀nsẹ̀ kólíẹ́kólíẹ́ ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu ọmọ ń rẹ̀ wá tọkàn ìrìn kékeré la rìn ẹ̀yìn ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹlò sulabitas pọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu ike ọ̀dà bíi méjì lẹ́fi sẹ̀ padà àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú òun náà ló ń pa nǹkankùnrin míì kú fi ní tí ò lè gbérí mọ́ òun ló ń siwájú tó di pé ẹlòmíì ní stroke a ò ní rógun apákọsẹ́ o náà tún di jọwọ́ lọ o tẹ́ ẹ bá ń gbọ́ silent killer àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú àwọn ọmọ wa o tọmọ kékeré àgbàlagbà tán bá ń jẹun tódùn tódùn àfi kaya ní òsú lábi nínú ilé o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òsú lábi gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òsú labitas ojúlówó egbò ajísanni òsúlá antibiotic powder òun ló sẹlẹ̀ kẹ́ fún gbogbo èèyàn tó ní chronic infection ojú ara ń yúwa nǹkan jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn inú wa ń kùrùbù nǹkan lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun ó ń ṣe bíi kápọ̀ a ò dẹ̀rí pọ̀ òsúlà antibiotic powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀ tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ kankan máa sọ kúlú káàkiri ara wa ara ń ta wá já wa jẹ chronic infection tó ti mú kẹ́lòmíì kó ṣàdédé máa rù kangbẹ gbogbo àyẹ̀wò lẹ́lòmíì ti ṣe pàtó tó ń ṣẹlẹ̀ nínú àgọ ara wọn ò mọ̀ òsúlà antibiotic powder a máa ń fọ́ọ́rọ́ ògbòkòrò inú ẹ̀jẹ̀ tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri ara tó wó dápá ní ìṣòro tó wó dẹ́sẹ̀ tó fún ẹsẹ̀ ní wàhálà tó mú kí gbogbo ara ẹlòmíì wúwo láti gbé bára ṣe ń yún wa bẹ́ẹ̀ ló ń já wa jẹ ara máa tẹ̀ míì láì fomi atapara òsúlà antibiotic powder òun lo agbárùn wọlé o tẹ́yin bá ń tọ̀ séré gbíngbin lẹ̀yìn gbíngbin ẹ̀ tó lè ṣẹ̀yọ́ ẹ̀yọ́ tí yín ò kí ń jáde dáadáa gbogbo àwọn àgbàlagbà tí ò gbólógbò infection tó ti sọ wọ́n di ẹni tó ní postre ẹ̀yọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ jáde dáadáa mọ́ tójú tó ń yọrù wọn lẹ́nu kòrò inú ẹ̀jẹ̀ tó ṣe àkóbá fún ojú òun náà ló ṣàkóbá fétí o tí ẹlòmíì ò fi gbọ́rọ̀ mọ́ gbogbo ìgbà ni kòkòrò ń jáde lára tọ̀dọ̀ ẹ̀yìn kòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti fàkóbá sínú ẹ̀jẹ̀ tó ti fún wa kọ nárun tó wọ́ sínú ojú tó mú kójú wa máa sú tó mú kójú wa máa wò bàìbàì tí kò jẹ́ kárí na dáadáa bá a ṣe fẹ́ ẹ̀yìn wá ń rí bí ọyẹ́ ọyẹ́ ẹ̀yìn wá ń rí kùrukùru èèyàn tó ní ìṣòro ojú tó sì ní àrùn bẹ́ ẹ ṣe ń ṣe ìtọ́jú ojú bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa ṣètọ́jú akọ nárun o èèyàn bá ní akọ nárun lára tó lọ ń ṣe iṣẹ́ abẹ fójú ó dàbí ẹni tó ń fi lórí tí ò wu tegbòtegbò ni o òun ló máa ń ṣe okùnfà tí ẹlòmíì ṣe abẹ lẹ́ẹ̀kíní tí wọ́n fi ṣe lẹ́ẹ̀kejì nǹkan tó ń torí rẹ̀ ṣe tó ń padà síbẹ̀ òsúlà abá antibiotic powder ló lágbára bí gbogbo chronic infection àti ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ pẹ̀lú ọ̀nàrun tá a bá ń sọ̀rọ̀ nípa káfewé àtegbò ṣe ìtọ́jú ojú àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀ káwú gbogbo ẹ̀ tí gbòǹgbò tí gbogbo olókìtì bí ọ̀bọ ò sí o iléeṣẹ́ òsúlà abá òun ní kẹ́ máa ìbẹ̀rù ọlọ́run làwọn fi ń ṣiṣẹ́ tiwọn o.
1: tuntun téyí o láti iléeṣẹ́ òsúlà abá òsúlà bìtà ló ń jẹ́ bọ́mọ kékeré tàbágbàlagbà bá ń jẹun tódùn àfi ní òsúlà bìtà nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo fúyẹ́ ẹ fẹ́ móríbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tí ẹ máa lo egbògi alágbára bí ara òsúlà bìtà gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ mi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa pápá wo máa wúwo kẹ́sì wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n ti láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òsúlà bìtà máa lò ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé stíkà sílẹ̀ tó ń pa oògùn iléeṣẹ́ òsúlà abà àwa kọ́ la rán wọn níṣẹ́ o èèyàn látà tẹ́ ẹ fẹ́ bá wa dòwò pọ̀ àyè ti ṣí sílẹ̀ lọ́dọ̀ wa o lórí ebi òsúlà bìtà ẹ pè wá láti forúkọ sílẹ̀ àwọn àdúgbò ibi tí ẹ wà gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ o òsúlà bìtà gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò ó máa ń rẹ̀ wá ògbólógbò ìfẹ́.

ẹyin òbí ẹ jẹ ká rí dájú pé a lu àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ fúnra wa ní ìsinyìí ká tọjú àwọn ọmọ wa kí wọn kọṣẹ kí wọn sì kàwé yanjú kí wọn lè wúlò ní àwùjọ ọjọ ọla wa ni wọn ẹ jẹ ká tọjú wọn ìkéde wa láti iléeṣẹ radio 1 103.5 FM.

ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN tí gbogbo aráàlú gbogbo onílé-iṣẹ́ àdáni gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùdókòwò láti jìnà kété-kété ti ilẹ̀ ìjọba National Broadcast Academy NBA tó ń bẹ nílùú Ìkẹjà Federal Radio Corporation of Nigeria ń ṣe kìlọ̀kìlọ̀ torí wípé a wí fún ni kó tó dání agbájakádì ní ilẹ̀ ìjọba tó jẹ́ ti ilé ẹ̀kọ́ National Broadcast Academy tó wà ní number 1A Adekunle Fajuyi Road Ìkẹjà nípínlẹ̀ Èkó kìí ṣe fún títà bẹ́ẹ̀ la ò yáàyàn láti lò fún gbàkigbà o gbogbo ẹnikẹ́ni tó bá dòwòpọ̀ pẹ̀lú èèyàn kéèyàn bóyá àwọn agbalẹ̀ta tàbí ẹ̀yin tẹ́ fẹ́ dókòwò kówó lé lórí ẹ jìnà kété-kété sí ìkìlọ̀ lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN pé ilẹ̀ National Broadcast Academy tó wà ní number 1A Adekunle Fajuyi Ìkẹjà nípínlẹ̀ Èkó kò sí fún títà tàbí fún líìsì yíyáàyàn ẹ jìnà kété-kété sí o kẹ́ni tó gbọ́ ó sọ fẹ́ni tí ò gbọ́.

ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa ẹ̀yin òbí ẹ̀jẹ̀ a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọọdún mẹ́jọ sókè ẹ̀yà gbégbálé lórí ìlòkulò ni àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀ àsìkò yìí ni àwa lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lò tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣà nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí ọmọ ká fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ǹjẹ́ ó lè wúlò fún wa ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn

mo n jade lo ni di jade ti mo jade wa bayi mo sese n jade ni eba e ka ale ma e ka ale yin egbon e ka ale yin aburo e ka ale gbogbo yin te wa nle e ka le ise ki gbogbo yin patata na ni mo ki lokokan ni ejeje atoyin onu gbogbo yin ban mo ki bo se n so kutu kutu o tun ti gbo won omo yi loni be ni mo dupe lo olorun ba oba akoda oba aseda oba to je ka ma wa laye ka wa laye ka tun ma te siju a ma dupe pata la n dupe lowo olorun ba po se un ta nu e to duro lai lai ka ma wo ni oni ojo kokan le logbon osu kejo odun 2026 bi ere bi awada a ma se be a ma pari a ma gu akaso kini keji keta ikerin ikarun ikefa ikeje ikejo ipo ikejo ikesan na la nlo be ta lo gun yi o a ma ti bole ti mi je ka ma dupe pa wa ta gun na ta bole ikejo lele ta ti n bole bayi awa ta bole bi bole ta ba ma gun ipon la ma gun a le de ni akolebo gbogbo àwọn tó ti kọjá tán ti lọ ní òní àgbà pé kí ọlọ́run ọba kó bá yọ ìpẹ́ ibú kúrò lójú wọn ẹ̀yìn tó fi ílẹ̀ kò ní dìbàjẹ́ iwájú tó kọjú sí ibẹ̀ náà ni kó máa tẹ̀lé síwájú níbẹ̀ gbogbo ìdí kankan tàbí kejì ní ìdàkejì tó bá tún padà ṣẹlẹ̀ sí tí wọ́n pé àwọn ìtí ìtọ́ àsìkò ẹ̀ jẹ́ ká gbàgbọ́ ká dẹ̀ ní ìgbàgbọ́ pé àsìkò tó wọ ọlọ́run ọba elédùà náà ló ní kẹ́ni ọ̀hún kó máa bọ̀ gbogbo nǹkan tá a wà nílò pátápátá láti fi ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn ọlọ́run ọba kò pèsè fún wa wọn ni a máa sunkún wọn ni a máa ro nítorí pé òkú ti máa ń ṣe òkú ara ẹ̀ ó ti máa ń sinra ẹ̀ lẹ̀ torí fúnra rẹ̀ lálọ wá àwọn nǹkan tó máa lò ló máa bẹ̀rẹ̀ sí ni ó ya epe lágbẹ́dá epe tàbẹ̀dù gbogbo wọn á bẹ̀ máa pè lọ́tún wọn á máa pè lọ́sì wọn á fẹ́ sọ báyìí pé gbogbo wa pátápátá ta ni ó bẹ̀rẹ̀ níwájú ẹ má má jẹ́ a lọ yáwó tá a bá yáwó tá a bá pe lágbájá tá a pe tàbẹ̀dù tí wọn bá wá àwọn owó tán fẹ́ ná mi lójú agbo ẹ má ṣe bẹ́ẹ̀ òkú ìfẹ́rú ẹ̀ nǹkan tá a bá ní òun náà ní kẹjẹ́ ká lò àìláwàárí pé a máa ń ní ànító àti àníṣẹ́kù ẹ má jẹ́ a jẹ gbèsè owó eléyìí ò tọ̀nà kò dáa rárá ó ti ń ṣe bí ago ó dáa náà ẹ má jẹ́ a jẹ gbèsè abá ti ń ṣe ìnáwó èyí ò tọ̀nà kò dáa rárá rárá ohun tá a bá ní ẹjẹ kó tẹ wà lọ́rùn ohun tá a bá ní ẹjẹ ká ṣe bẹ́ẹ̀ ká lò ó ìwọ ẹjẹ ká fi ṣe ohun tó dáa torí nǹkan tá a bá ní tá a bá fi sí òun ló mọ̀ máa ń lè òun ló mà níyì ẹ má jẹ́ àti gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ́wà jẹun oṣù bàbàbà tá à ń wọnú ẹ̀ lọ yìí á bà wá sówó àbà sọmọ á bà wá sáìkú tí ṣe bá irẹ́ ayọ̀ àti ìbùkún ló mà máa bà á sí ibi fún wa ayọ̀ náà ni yóò gbèdé torí nínú oṣù kẹsànán bọ́bìnrin bá diwọ́ disẹ̀ sínú ó di dandan yóò bì ní torí oṣù kẹsànán.

0: 103.5 FM lẹ́wàá Abuja Bello ibi tí ó bá wà tí wọ́n báyìí tán bá ti máa kígbe wá kan máa kígbe ẹ ṣáà jẹ́ ká máa fi kíni ká máa rọ́kì ẹ jẹ́ ká máa fi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ká máa fi gbogbo ẹ̀ ká máa gbádùn ká dẹ̀ rí pé èyí tá à ń ṣe ó jẹ́ dáadáa tó 103.5 FM lẹ́ṣìwà aṣá àti ìṣe ìletò ẹ̀yọkan ni kí ló ṣẹlẹ̀ gangan kò sálejò yín bẹ́ẹ̀ rárá àlejò wa ò sí níbí àlejò wa ò sí níbí ni òní ní ọ̀sẹ̀ tó kọjá ẹ rí pé dẹ̀ gbóhùn ọmọlọ́lá ń bẹ̀ òjòjò ṣeun ìgbà míì a gbọ́dọ̀ rọra ṣe kí n ká rọra fi ara balẹ̀ tó bá ti ń ṣe bẹ́yẹn ẹ jẹ́ àfihàn balẹ̀ ẹ má jẹ́ àfà wọ́n ní torí ìlera ńkọ́ òun náà ni òun ni ọ̀rọ̀ ò dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ pè ẹ rí pé ohun ọ̀hún ó sì rí bó ṣe rí ó rí bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ pè láti ní ọmọlọ́lá kí ló ṣẹlẹ̀ ṣàlàáfíà ló wà àlàáfíà òun náà ni mo wà ó dúpẹ́ lọ́wọ́ bàbá bello mutiu abubakar ẹ ṣe bẹ́ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ baálé owójọ ẹ̀yìn náà rí màṣẹ́ ẹ̀ mo dúpẹ́ gidigidi mo dúpẹ́ lọ́wọ́ ìyáàfin olómi tútù ṣé mo dúpẹ́ ẹ ṣeun bẹ ṣe ń pè wá òun náà ni à ń jẹ́ gbogbo ilẹ̀ ń gbọ́ pátápátá ẹyin ti ìkòròdú ọmọ ìkòròdú mo dúpẹ́ ọmọ ìkòròdú náà wọ́n ń jẹ́ tí wọ́n ń gbọ́ bí mo ṣe ń sọ ẹ ṣe mo dúpẹ́ pé ẹ pè wá pé kí ló ṣẹlẹ̀ ṣàlàáfíà ni àlàáfíà òun náà ni mo wà kò sí wàhálà pé ní ọ̀sẹ̀ yìí tó kọjá mo ṣe àwọn ọdún kan ní ìkòròdú a dúpẹ́ pé gbogbo ẹ ó lọ ní dáadáa wọn kan ní àtòkí ìta gẹmọ wọn ṣe é ní ìkòròdú tóbi jẹ pé níjọ tẹsẹ ọjọ àlàmísì àwọn èèyàn ò fi gbogbo ara lọ́wọ́ alẹ́ ni kò ṣe ojúmọmọ pé aago mẹ́wàá yẹn àwọn èèyàn ò jáde fọ́ọ̀mù gẹ́gẹ́ bíi òrò eléyìí èyí náà bá ń ṣe àti ní gbogbo àwọn ibi tí wọ́n bá ti ń ṣe àwọn ọdún wọn lóríṣiríṣi tàti mọ̀ pé kiní yìí má débẹ̀ má jáde ẹni wọ́n pé ẹ̀yin àtàbáṣẹ́ àti wo àyíká gbogbo àwọn nǹkan tá a mọ̀ pa nílò láti mú sínú ilé ẹ jẹ́ ká mú ká fi sínú ilé tí o ní nǹkan bá dẹ̀ ń ṣe nǹkan ẹ̀ ẹ jẹ́ kí a má fi ẹnu tẹ́ḿbẹ́lú tàbí ká má fi ẹnu mẹ́hẹ̀ nǹkan tí ẹnikẹ́ni bá ń ṣe torí pé bí onílùú ṣe fẹ́ ìlú ẹ̀ òun náà la ṣe gbọ́dọ̀ ṣe kí ni la ṣe gbọ́dọ̀ bá wọn fẹ́ wọn tó bá dé róòmù wàhùwà bí àwọn ará róòmù tá a bá là ń lọ sókè òkun a ti máa rò pé báwo wọn ṣe ń ṣe ń bẹ bá a ṣe ń béèrè ìbéèrè náà ní kẹjẹ ká máa béèrè láwọn ibi tá a ń lọ ẹ jẹ́ tún wá padà sọ gbogbo àwọn agùnbánirọ̀ wa pátápátá ní ìgbà púpà tó bá ṣe tán tó bá ti ń tẹ̀ síwájú tó bá ti láwọn ń jáde lọ ẹ jẹ́ kí gbogbo àwa tí a jẹ́ àgbààgbà pàápàá ẹ̀yin òbí àti àwọn tẹ́ ẹ ní ọ̀rẹ́ ẹ jẹ́ kí a béèrè ìbéèrè àwa náà tá a bá ti ń lọ ẹ jẹ́ ká béèrè ìbéèrè nípa ibi tá a ń lọ pé kí ni nǹkan tó ń ṣe kí ni ṣíṣe àti àìṣe do's and don'ts kí ni ṣíṣe àti àìṣe má ṣe ní ibẹ̀ kí ni nǹkan tó dàbí rárá o eléyìí làwọn kà sí èèwọ̀ lọ́dọ̀ tiwọn ẹ jẹ́ ká mọ̀ torí ká má bàa ṣe ẹsẹ̀ gbé òun náà la fi ṣe ń kọ́ ara wa la fi ní àṣà wa àti ìṣe wa kò gbọ́dọ̀ parun oníkálukú ló ní àṣà àti ìṣe tiẹ̀ yorùbá láṣà kò ń ṣe yorùbá nìkan bó jẹ́ ìjọ bó jẹ́ ẹfíìkì bó jẹ́ ọmọ kálábarí kò jẹ́ ọmọ plẹ̀tù kò jẹ́ ọmọ bẹ̀nẹ̀ ọmọ tógò ọmọ kẹ́ńyà ibikíbi tó bá wù amẹ́ríkà ní àṣà àti tiwọn sàòtí tá à ń wò yẹ àwọn náà ní tiwọn sàòdí ní tiẹ̀ gbogbo èèyàn ló ní àṣà wọn ló ní ìṣe wọn ló ní bí wọn ṣe ń ṣe nǹkan tiwọn ẹ má jẹ́ à fọwọ́ pé kí ló dé èèyàn kan ò lè ẹ má fi ẹ ká fìyẹn ẹ má jẹ́ ká fi ṣe ńgbà tá a bá ti ń lọ síbẹ̀ ẹ má jẹ́ à fi ṣe ńgbà tá a bá dé ìlú onílùú pàápàá jùlọ tá a bá wọ inú ilé onílé ẹ má jẹ́ à ṣe pé torí pé a mọ̀ ẹ jẹ́ ká wo báwo ni wọ́n ṣe ń gbé ní inú ilé yẹn ó da èyí lọ déèyàn lálejò mo bọ́ ṣe ń ṣe nínú ilé wọn ẹ kàn déédéé wò pé bóyá kẹ́yìn kàn yánṣẹ́ ọlẹ̀ bó ṣe wù yín ni nílé tiwọn wọn yánṣẹ́ ọlẹ̀ ó lè jẹ́ èèwọ̀ títí wọn ni. àrántí bàbá kan tí wọ́n bá wa sọ̀rọ̀ ní agbolé tiwọn obirin yi wo sokoto wo be o to ba ti fe wo be to jobirin te wo sokoto awon to wa ladugbo lati ma se wo anti se e se pe be yen le nlo e wa e gba royi iyen fo eni to ba nife eni to ba de wo sokoto wo be won pada so fun wa ni nkan to ba sele sugbon nkan kan ni won yin wo sokoto wo be eni to ba je ni akoko won fe mu e lo le pe oya wa lo ba won family oko tori e ni won se ba ni obirin ti won ba mu lo le pe wa lo ki iya tabi baba oko to fe fe won fe lo mu e ba won ara ile won ma ni kan mura daada won ni kan mura bi eni to lo se nawo sugbon e mura daada iri ni si ni isira eni lojo bo ba se mura si oni won ma se pe yan won ni wewe nipa ba se pe gba inu a se pe o eh bo nipa ba se gbe gba e na se ma pe bo ba se mura si na ni won se ma se kin won se ma pe oluwa to oluwa e ba ti mura ni won de ti pe be sugbon to ba se bayi to mura daada bi omo oluwa bi to ti le re jade ah o ti jodo kon gbe gegege ta ba ri oko to wa so pe arara o ki lo sele bawo ni le se won be kini ejo ki lo ri lara e kini nkan ti o da kini nkan to se papa julo to debe ti n se pe dede nowo si won pe hi to kunle re mu re mu wani ah oko ile yi o tutun re ko o ko ma se bi alakada ke alakada le wa debi kan lo ma fori ki won pe good afternoon ma good afternoon sir o ti e tun ni so yoruba be omo yoruba gidi ni omo yoruba o le je pomo oyo ni ta bo mo ojebu to de mo ojebu ran lenu daada abi ko jomo awori to mo mo se ye kan se so ko ni se de ni o de mo para ilu la won to n lo ki o so ni bo se ma wu to ba de be ba ma gbo ta ni baba ti e ta ba tin doro be yen won tin di e ma binu ma e ma binu sa iru yen ma le ma ale ma je pe yen kekere yen nkan kekere yen nkan kekere yen ti yan fi se bi en pe e mo kawe ke emi na gbe ebo ma gbe ebo to ba lo le ana kan ba fi yoruba kini ni le ana odudono ka down pele de yoruba to ba de dege si ni won lo e je ka down pelu nkan ton ba fi kini e ma ja se pe amọ e de ma se kini adete dara n tori pe amọ nkan ta a se ta ba debe e je ka foju wo ibi ta lo bawo lo se ri o fe ki a ma fi le ka ma fi ma ba gbogbo awa ta je omo e ma fi ba wa soro ni gbogbo igba papa julo awa ta je omo obirin ah ni se se gbe o ah ni silewo ah ni wo ibi ti adi ma ni ah you know wa gbadura si ni se won mo ni ati pe ta ba ti n lo e je ki a ma gba ladura ni gbogbo gba e je ka ma wadi ibi ta n wole lo si pe se nkan kan wa nbe to n sele ni gbogbo gba nibe awon ara waju kini nkan to sele si won ko ma di pe ngba teyan ba debe la wa lo ma gbe gba adura kaakiri o ki olorun ba ko to wa sona 103.5 FM lewa radio wa ni asha ti se na ni eto to wa lowo lowo ta ba wojo agbara pe agbo kan la o ti record ja isedu mefa mo sare mu enu ba oro igbeyawo ni soki ise mo pe pataki o na ni omo je ni ile yoruba pataki ni omo bibi o na lo de je tori e ni awon agbagba awon obi tori e ni won se ma nfi ara bale eh mo afara bale daada si oro igbeyawo ni igba ti omo ba fe se igbeyawo ton ba ti wo pe ah omo eti to ni yawo o ti to loko won wa be si ma wo pe ah bawo ni ka sese ibo ni ka rin si lotun ibo ni ka rin si lo si igbeyawo je ohun to se pataki to se koko tori pe omo won se pataki oníkálukú fẹ́ kọ́ mọ wọ́n ṣìrìn o ẹja lọ sínú odù fa wọ́n ń tábà lọ sínú odù ìfa inú odù ọ̀ṣẹ́ ìtura ó sọ pé àìlóbìnrin kì í ṣe kíni kò ṣe dákẹ́ lásán bá a bá dákẹ́ lásán ẹnu ní yọ ni wọ́n ní ní ẹjọ́ àìní ọ̀ràn bẹ́yàn bá lóbìnrin ẹjọ́ ni tó o bá tún wá ní ọ̀ràn ni o wọ́n bá sọ lọ́tùn má sọ lọ́tì wọ́n ní èèyàn ò lóbìnrin wọ́n ní bẹ́ẹ̀ni ò kò wá lóbìnrin ò tó kó káwọ́ lórí bẹ́yàn bá lóbìnrin lọ́dẹ̀ ò tó kó káwọ́ lórí kó wá máa sọ kún lọ sọ́jà pé gbogbo ọjà lọ wọ́n ní kì í dẹ̀ ń ṣe ọ̀rọ̀ àṣejù kò tún wá ṣe ọ̀rọ̀ àṣeṣá kò tún ṣòwò níní ìyàwó ó ní láti farabalẹ̀ dáadáa ẹ má jẹ́ kán dà wá bìrìbìrì má jẹ́ wọ́n sọ pé ó ti ń pẹ́ nílé ó ti ń rún lé ṣẹ́yìn mọ bí lè ṣe ń rùn ni wọ́n ló ti ń pẹ́ nílé ó ti ń rún lé wọ́n bẹ̀rẹ̀ sí ń dà sọ́tún má dà sósì èyí ṣáà ti gbọ́ nínú odò ọ̀ṣẹ́ ìtura tí mo sáré kà jáde ẹ̀tì gbọ́ bó ṣe lọ wọ́n ní ní ẹjọ́ àìní ọ̀ràn náà ni ṣùgbọ́n pé èèyàn ò ní kò wá ṣe pé kó wá káwọ́ lórí kó gba àárín ọjà lọ rárá o kò ń tún ṣe ọ̀ràn kíni kò ń ṣe ọ̀ràn àṣàṣekọ̀ rárá o ṣáà farabalẹ̀ bá a ṣe ń yan ìyàwó wọ́n ní ọ̀pọ̀ pàtàkì òun ní nínú ẹbí o a máa ń wá àwọn èèyàn kan ní ayé àtijọ́ wá ní ẹ lọ síbẹ̀ ẹ lọ yẹ̀ wò ẹ lọ síbẹ̀ yẹn ta ló wà ńbẹ̀ ọmọ lágbájá ọmọ tàlẹ́dù ṣọmọ yẹn ṣì wà ńbẹ̀ ṣá báwo ni màmá ẹ̀ ń kọ́ wọ́n ṣe àwọn ìwádìí kan kó tó di pé wọ́n ní ọmọ yẹn dà ara ẹ̀ náà nìrìn àjò tí àwa tá a wà níléèwé ta máa ń ṣe o ta bá ti ní ilé ọ̀rẹ́ wa ni lọ́kùnrin tàbí ọ̀rẹ́ wa ni lóbìnrin a máa ń gbìyànjú láti mú un lọlé láti fi han àwọn òbí ẹ̀rù ló ń ba àwọn ọmọ tí ọmọ mi ò fi ní mú un lọlé ẹ jẹ́ kí a fi eléyìí ká fi ṣe àríkọ́gbọ́n ká di ẹni àwòkọ́ṣe fáwọn tó wà lẹ́yìn wa pé mímú èèyàn lọlé kò ní pé wọ́n ń lu ni o àwọn ọmọ mi à ní ti bá mú un lọlé àwọn òbí mi á sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń yẹ̀sẹ́gbẹ́ kan ohun tí mo fi ní kan fi ṣe àríkọ́gbọ́n leléyìí fọ́nrán kékeré kan ni mo wò bàbá yìí ó déèyàn pàtàkì tó dẹ̀ ṣe pé òun lẹ́sìn títí ẹ̀ lọ́wọ́ ó jẹ́ ẹni pàtàkì ó jáde tán lọ tán bá jáde tán bá lọ sọ́tún tán bá lọ sósì irọ́ o ẹ̀bá ń fi kíní ẹ̀bá fi wẹ̀ fáwọn ọmọ mi kíní kan kìdí kan bàbá yìí ò sọ fún àwọn ọmọ nípa ewu tó wà nínú ìbálòpọ̀ àìtí ìṣe kíni àti ìtúgbà nígbà tó wà ń kékeré pé wọ́n ní má jẹ́ kí ọkùnrin kan ọkàn aṣọ ẹ̀ tó bá ti lè fọ́ ọkàn aṣọ ẹ̀ báyìí wà á lóyún ni o ẹ ṣe bá wọn sọ̀rọ̀ tó wà ń bẹ̀ gangan má bàa ní àjọṣepọ̀ àní má bàa sùn àwọn nǹkan kan wà ńbẹ̀ ó yẹ ká ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n bàbá yìí ò ṣàlàyé o bẹ́ẹ̀ náà ni ìyá náà ò ráyè tuntun àwọn ọmọ ọmọ ò gbọ́dọ̀ wọ aṣọ àwọn aṣọ kan wà bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ wọ ṣòkòtò gan pàápàá
1: aso to gbodo wa kaba ni titi titi ti ah hello
0: ada ko pe mi pada
1: titi titi titi ti
0: tomo na ti awon ore fi ba soro pe ah omo odun meji le logun ni e o ye ko ti lokunrin
1: lo ba lo re okunrin baba lo sibe baba pade e pe ah ki lo sele omo okunrin o lu je lo wa mokunrin yen gangan wa duro pe dondon dondon ki lo wa ndie titi titi titi titi ti omo tu fe pada bayi a soro lori nkan to nsele won fun laye baba go gbodo gbo titi ti tomo won ma fi se be tori ohun yo he ori oyun he gidi gan won jade gbogbo eyan pata lo mo pe baba yi le leda lile leda ko la nso ani ke je ka so fun wa pe nkan bayi awon irin ajuko wa ta gbodo rin o da na to ba se pe yan ko wa to je ore gbogbo awon to je ore pata pata to je okunrin ma mu won bo nle ti mo nso ko se pe gbogbo won lo n ba jo ni ajosepo gbogbo awon ore to je okunrin je ki mo won awon ore lobirin je ki mo won pelu ife ibi ti asa ati ise to lo ni asale ileleyo tori ni yo oko abi aya fun omo o ni awon irin ajo kan ti awon agbagba ma rin o de ni awon oro ti awon obi ton gbodo ma fi ko awa omo o ni awon eko kan te gbodo ko wa tori ka ma ba a se be ka ba lo ri e ta ba gbe wa fun yin ke ni eh ki leleyi ke le wa jade ka wa de n to nsun abe bridge tabi ka wa di pe a wa lo nlu awon egbogi ti o ye ka lo a se be a tun aye ara wa se ni idakeji ti ko de tona si ilana joba kan papa ta ba se be tiru e ba sele igba elobi ma be si ma kowo leri wa kika ba mo wa fi benu ah n ba de ma le jade eleyo ba de ma sele ka ni pe mo ti mo ki n ti so fun ah ni fi ka ba mo benu ah I don't know abamo ko ni je ti kokon ninu gbogbo wa o ayin obi pata pata oro yi dabi ere ibo lo tun ye ba lo yi be ni asa ile yoruba ni fun obi lati se iwadi ibi ti omo won ti oribo koro o ma lo dabi eni to dijo tun won se igbeyawo to je pe ibi to tin se weje wemu reception o ni iyawo ti se be fo ya oko leti pasa ki lo sele ounje awon obi mi ounje awon alejo temi lo gbe dani to se be to fun ni 40 high ibe ni igbeyawo pari si o tori pe won to ona to ye kan to won bere daada won se wadi bawo ni se le fi wa ti e han ni abi iwa e sese ma pada jade nigba to ba dojo waju ah ni si gbe o ma se pe ka so pe a fe konju tori pe mo ti dagba mo ti dagba ah kila won ore mi ma so kila won ebi ma so kila won eyan ma so won ti n ba mi jere si emi gan ti n jade mo ti lo n jere si tipe tipe o ye kan ti be mi na jere si o ka wa se be ka wa gbe omo ti o ti mo nkan kan ka gbele won lowo pe ya eyin na wa gba tori pa fe gbere si iresi melo na le fe kon wa ba yin de e fe pawo elo na lo won epo ima tan o ninu asa ati ise yoruba awon kokon wa ton ma se ikokon wa to se pe ni aye atijo o se pataki o se koko o se pataki o se koko won ni alarina ti awon obi o ba fe lo sibe fun ara won ran larina nise won ran larina won ran nise pe o da ko de ba wa rin ajo yi aburo e lagbaja o ma fe se nkan bayi o wa ba wa ye wo alarina a lo arin ajo yen alarina oun lo wa dabi emi ni awon alaga iduro alaga ijoko nisin ara awon ise to ye kan se to ba wa denu gate to ba ni pe won ti wa won wa gbe awon alaga duro eh won ti de e ti joko awon ti yi te n bo wa ba awon lo joko de yi awon ti duro lo n bo lati ta ade awon lo wa duro gege bi alarina wa je ani ododo kan wa nile ta fe ja ododo to ti ja tun won bo wa gbe ni won se ba so pe ah nkan bayi la won fe wa mu tori awon nkan to ye kan ti mu wa wa bere pe ta leni to mo irin ajo eni yen ni awon yi to da ninu won wa ni ah ki le mo nipa irin ajo omo yi wa wa so elomi gan ti le wa se wule wule ni adugbo bi te n gbe pe ah omo to wa nbe yi bawo ni so won tori e nigba mi ta ba lo sode ta ba pade elomi ani ah omo yen bawo ni so mo wo e je ki n wo na sore e ni ki lo mo n pa sere yin to bere lowo yin pe sore e ni ki lo mo n pa won alari na eni keta ni o alari na ki lo mo n pa se daada lo mo n pa e abi daada lo mo n pa e nkan to ba mo lo titọ oni ko so e ma gbe oja okukun bi eni keni lowo omo yi ti mo so pe ka fi se arikogun tori pe baba o ba so bo se ko se ba so iya o ba so bo se ko se ba so se arakunrin yen to ba se pe mu wale to ba mu wale won le so omo bo ni e o omo ta ni e o kini won le bere awon ibere won le mo pe o da bawo ni o se ki lo sele e ma ririn bayo e ma se le e ma se le e ma se ton ṣugbọn tori pe omo omo o lo ki ori bo nkan ti e ko ki ori bo tori pe o fe mo ki lo sele gangan o n wa fi indi koko awon ore de so npe ah ah o ti dagba na o ye ko mo gba ye ko ma wo ko de bere iyen na n gba to ti mo pe ko mo o na de ti si waju abi ko se ohun rere ike je ka wa omo ka je tori pe ohun amuyangan la wa je lowo titi ni te je obi amuyangan ni gbogbo awon omo gboro je lowo awon obi eh oda 0704 700 3341 0704 700 3341 a se be ayi wonu abala bi ti ati mu owe pe pe mo ri pe ipe yen o ti akoko mi o gbe eh o ti fe ma bi ni kogo kogo 0704 700 3341 0704 700 3341 hello ojo opo te ma pe ni lati mu owe lati pari owe sugbon ni abara titi eleyi te an ba lo ni abara ni asale yi ti mo fi so pe igbeyawo o se pataki o se koko tori pe omo nini o se pataki tori e ni awon obi ni won se n wo pe agbodo se kini ta ba fe loko tabi ta ba fe ilaya ibi pataki na de ye ka lo olowo a ma wo pe je ki n lo wo boya ma ri laarin awon omo olowo egbe mi bẹ́ẹ̀lẹ̀ ni tó lówó ní ìdàkejì náà wò pé jẹ́ ń wo ọmọ kan tó bá wà òkè ṣẹ́rí ní wákàtí tá a wà yí ẹlòmíì lára àwọn tó wà lókè òkun wọ́n ti ń fojú wo àwọn ọmọ wo lára àwọn ọmọ ẹbí àbí nǹkan kan tí wọ́n lè fi ọmọ wọn fún àfáwọn òbí tó mọ̀ ọ́ òun náà nìyẹn o wọn ò ní nítorí pé yẹn wà níta fáwọn òbí tó mọ̀ ọ́ wọ́n ti ń wo ta ni mo gbọ́dọ̀ lè wo pé ilé rere léyìí ti jáde tí ọmọ mi lè tẹ̀lé nkan táwọn òbí mi ń ṣe nìyẹn o torí pé nkan tán ṣe fáwọn náà nìyẹn wa máa gbọ́ true uncle ni mo fi fẹ́ mọ́mì ẹ̀ náà ìgbà tá a lọ síbi báyìí báyìí báyìí níbi ìyàwó ni mo ti pàdé mọ́mì ẹ̀ èmi àti dádì ẹbí báyìí báyìí báyìí láti pàdé ẹ jẹ́ kí a ṣe é bó ṣe yẹ ká ṣe ṣe o kó bá a lè rí bó ṣe yẹ kó ṣe rí torí pé táwọn ọmọ bá yàn tá a yanjú ohun ayọ̀ ló jẹ́ fún ẹ̀yìn òbí o ohun àmúyangàn òun ló jẹ́ fún ẹ̀yìn òbí àṣà wa dẹ̀ ni iṣẹ́ wa dẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ yorùbá torí pé ta bá ń ṣe irú ìnáwó bẹ́ẹ̀ inú wa máa ń dùn àyà wa máa yá gágá pé ọmọ ẹ ló ṣe rere yìí táwọn kan wà táwọn èèyàn sì fi ń sọ̀rọ̀ títí di ọ̀la o bẹ́ẹ̀ wọ́n á tún sì fi tàwọn kan náà sọ̀rọ̀ ire títí di ọ̀la kí ni wọ́n fẹ́ sọ nígbà tẹ́yìn bá ṣe tìtì yín kí ni wọ́n fẹ́ sọ nigba ti mi ba rin pe ni
2: 103.5 FM mo ni ibere na bara bi yin fun yin te se ngbo mi
1: nkan kan wa ti je oran yo ninu igbeyawo ile yoruba ni aye atijo kini kini awon kan na lori idana mo fe ke so lori e isoki lori toro iyawo mo fe ke so lori e mo afe ki e kan pato ko pe wa lati so fu wa ise alarinna yato si bi mo se rora so e eyin tun mo pe o lawon kokan to so pa larinna gbodo se o ya e ba no nbe 0704 700 3341 0704 700 3341 abala bi lati ba wa kan sinu ibi ta ti ma mu awon wiwa ta ti se be ta ti pari owo eye sha ti pe mi e mu number ke pari owo ati pe te ba fe ba so lori awon ase akota an se ni ile yoruba nipa titi igbeyawo o fe ke iwa lati so mo fun wa

0: Oda, Ọlọ́run ọba ni òun ó ṣe nǹkan rere fún ni. Ọlọ́run ọba, Ọlọ́run ó ṣe nǹkan rere fún ni. Ẹ parí ẹ.
1: Ọlọ́run ọba kò máa fi nǹkan rere fún ni.
0: Ẹ wá parí ẹ.
1: Ẹ jẹ́ kí n bá pọ̀ fi ẹ̀mọ́ nìyẹn.
0: Ẹni bá pọ̀ fi ẹ̀mọ́. Ọlọ́run ọba ló ń ṣe nǹkan rere fún ni. Ọmọ èèyàn kan lòun ò ní lọ́wọ́ níbẹ̀. Wọ́n àtọ́lọ́run lòun máa ṣe nǹkan fún yàn. Ọmọ èèyàn kan wá lòun ò ní lọ́wọ́ níbẹ̀. Wọ́n wá níṣẹ́ tí Ọlọ́run ló máa ṣe ni tàbí téèyàn. Bẹ́ẹ̀ ni ìparí ẹ̀ nìyẹn bó ṣe wà nìyẹn. Ọlọ́run lòun ó ṣe nǹkan rere fún ni. Ọmọ èèyàn kan wá ní ìparí ẹ̀ ni pé ọmọ èèyàn kan wá lòun ò ní lọ́wọ́ níbẹ̀. Ṣé tiẹ̀ ló fẹ́ ṣe ni àbí tọ́lọ́run ọba? Bẹ́ẹ̀ bó ṣe wà ní ó dà rọ́sà àgbà ó dà ẹ̀yin lẹ́kọ́ àgbà ọmọ kékeré jò jò ló lè mi. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ọmọ kékeré tó ń fọhùn bí àgbàlagbà ó náà ni ó dà ẹ̀yìn kan rí lọ́jọ́ sí ó ní ọmọ lọ́la mo ní arúgbó kan mo rò pé wà ń bẹ mo ní rárá àyọ̀ǹgẹ̀ ni o ẹ̀lò ẹ̀ka lẹ́hun. Ẹ̀ka lẹ́sà ọ̀ kí ni orúkọ yín láti bùlẹ̀ tí ń pè? Ẹ bá ń yí rédíò yín ẹ bá mi yílẹ̀.
2: Láti
0: Mùsù. Kí ni orúkọ yín ẹ̀jọ̀? Alàgbà Rafiu láti Mùsù. Wọ́n dá ẹ bá ń dá sí. Ẹ bá ń dá sí ètò.
2: Ẹ̀kọ́ tó ń pè náà ni pé ìyáyé àtijọ́ alárinà ni ọmọ wa òun náà wà láàrin ọkọ àtijọ́ òun náà máa ọjọ́ ọkọ bá òun náà máa lọ́tún ọjọ́ ọkọ bá ìkọ́ tó bá fi ṣe òun náà máa di ọjíṣẹ́ ọkọ fún ìyàwó ní àwọn náà máa mọ̀ nílé àwọn ìyàwó nǹkan bá ṣẹlẹ̀ láti bí àwọn ìyàwó alárinà yóò máa lọ́tún fún ìyàwó tó báyìí báyìí òun náà wà láàrin ọkọ àtijọ́.
0: Bí òfófó.
2: Bẹ́ẹ̀ alárinà ni ìkọ́
0: tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó a lọ sọ fún wọn.
2: Ìyàwó ló máa jẹ́ ìtàmígárí láàrin ọkọ àti ìyàwó. Ló máa ṣàṣojú láàrin ìyàwó àtọkọ.
0: Àbí láàrin ẹbí. Ṣé láàrin ìyàwó àtọkọ àbí láàrin ẹbí ìyàwó àtẹbí ọkọ.
2: Láàrin ẹbí wọn nǹkan tó bá ń ṣe láàrin ẹbí ìyàwó òun ló máa sọ fún wọn ló máa jẹ́ tóńdà ni àwọn ìyàwó àtọkọ wọn tí wọn fojú kan pẹ̀lú nǹkan tó bá ti ń ṣẹlẹ̀.
0: Ó dáa pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ó dáa ẹ ṣeun ẹ ṣeun. Ẹ bá mú òwe kẹ parí ẹ. Òwe o ẹ mú nọ́mbà kẹ mú òwe yìí ẹ mú nọ́mbà kẹ mú òwe kẹ parí ẹ. Lẹ́kọ̀ọ́ kì í ti ń bá nọ́mbà yẹn sọ̀rọ̀. Ọ̀dà ẹ ṣeun alàgbà Rafiu láti mọ̀ ṣe ẹ ṣe 0704 7003341 0704 7003341 ẹ̀lú ẹ̀ka lẹ́sà ẹ bá mi yí rédíò yín ẹ̀kẹ́ bá mi yí lẹ̀. Ètò ni Ọlọ́run ló ń tò sáà.

0: Alagba Olalere lati suru lere. Lati suru lere e ka lesa. Gbogbo ara suru lere nko. Shenla.
1: Alare do.
0: Hmm.
1: O ni to ma to so ki so si mo ba de ku de.
0: Hmm. Hmm.
1: O re si to. Bi ya ni awon mi be ti so ma da.
0: Hmm.
1: O ma ku. Si ni to je ni.
0: Hmm.
1: Na na ni ba.
0: Hmm.
1: Ẹṣeun
0: ẹku làkàyè ẹ o ni nkan kan ti Yoruba te ma so nibi idana yen se eh to ba ni awon lo nibi idana to ba ni won lo dana awon kan kan to gbe dani yen na pataki na ni se o se larina na lo nse ru awon se
1: be
0: yen
1: be o se pataki ko ni to do da se ku dana ara ni no no lo ba ti o po wa ti to ka pa bo bo to ma ti o ko
0: se
1: So
0: I want to do what I do. Sure, I want to do your own. I
1: want
0: to do your own. I want to do your own. I want to do your own. I want to do your own. I want to do your own. O si se pataki fun won lati ma je ki alarina ko ma se awon kankan abi ka kan ma se lo ntiti wa ni ka ma se segbe
1: eh nke mi o se pataki pe ki awon oko bi wa o ma wa ki ti le ki o ko fe wo abi ti aya fe wo to bi pe o ro ti o ko ti pe bo ko mo ti da ta ka ma so ke iyawo mi e se iyawo mi o ni lati ati ro wa ko ni ko I don't know about the movie.
0: Oni o je won ni ki ayin obi e tu pada ma gba wa laye e tu pada eyin gogo fun rara yin e se iwadi ke se itopinpin lati mo ru ebi te fe ki awon omo yin ka wo lo won mo awon kan te pe pelagba lo Olorun ba idile won kuku wa o to on te si waju tori pe eni to je gege bi obi nibe to je iya o to ko nse ohun lo bi arabirin aburo iya e lo je sugbon odo e ni omo birin yi ibe lo wa gbogbo nigba ti omo ma ni oko o ni lati se iwadi pe ejo idile yi won wa ba ohun o pa won nife omo ohun to wa lodo ohun e ba awon wo ni o àwọn tó jọ̀rẹ́ àwọn tó mọ̀ pé wọ́n máa ń bá wọn rìn ó bẹ̀rẹ̀ sí ń bèèrè ọ̀rọ̀ lọ́tún bèèrè lọ́sì èyí tí wọ́n mọ̀ wọ́n sọ fún ilé báyìí báyìí ni báyìí náà ṣe rí ọmọ wọn tó ń sọ yẹn nǹkan báyìí nǹkan báyìí wọ́n ti sọ kó nǹkan tó ṣe wá jẹ́ pé ó wá jẹ́ kọ́ mọ̀ mọ̀ pé nǹkan báyìí báyìí ó dáa bó ṣe rí leléyìí bóyá lèbọ̀ náà kò wá lọ gbàdúrà sí ni ọpẹ́ fẹ́lẹ́dùà ìdílé wọn ń tẹ̀ síwájú àdẹ̀túbọ̀ ń gbàdúrà pé gbogbo àwọn òbí tó ń gba irú ìlànà báyìí tán bá wá bá yín ọmọ yín o a nífẹ̀ẹ́ o ẹyin ẹ ṣe ìwádìí ẹ má wò ó bóyá wọn lówó lọwọ ẹ má wò ó bóyá tálaka ní àní wọn ẹ má fi ojú yẹn wò ó torí pé ẹ mọ ibi tó máa já sí lọ́la ẹ mọ bóyá ẹni yẹn gangan nígbà tó wà tọmọ títí yín bá bẹ̀rẹ̀ sí ń wà papọ̀ bóyá gbà yẹn gangan ni búrúdì ẹ máa dìde ẹ má fojú pé ìdílé yìí lówó lọ́wọ́ ìdílé tọ̀hún ò lówó lọ́wọ́ èyí tí ò bá ti lówó lọ́wọ́ à lè wọbẹ̀ lọ torí ó ṣe é ṣe kó ṣe pé èyí tí ò lówó lọ́wọ́ yẹn tẹ́ ẹ bá ní rárá kò lọ síbẹ̀ ó ṣe é ṣe kó jẹ́ pé ibi tí súra ẹ̀ wà nìyẹn ibi tí búrúdì tiẹ̀ gangan ti máa dìde nìyẹn búrúdì ti tiẹ̀ dẹ̀rẹ́ ògo tiẹ̀ àrùn ti tẹ̀ nìkejì lọ́wọ́ yàtọ̀ sí ibi tó yẹ pé wọ́n ti ní in tí àwọn ọpẹ́ni tó ti ní kò ní mọ̀ ọpẹ́ni tó wá láti ta tó ṣe wọlé wá kò ní mọ̀ pé ó jẹ́ kó túbọ̀ máa pọ̀ sí kò ní rí bẹ́ẹ̀ o ibi tó bá ti ń láṣìṣe ló máa ní ọjọ́ tí lágbájá wọnú ilé òun lòun ò ti ní nǹkan kan wọ́n irú wọn pọ̀ ń tà ẹ jẹ́ ká yẹ̀ ẹ́ wò dáadáa ẹ dẹ̀ jẹ́ káwọn náà gbàdúrà dáadáa ẹ má jẹ́ kán fi ọgbọ́n orí tàbí pé ìfẹ́ tí mo ní sí lágbájá ló jẹ́ kí n jókòó tì í ọlọ́run ọba mi jẹ́ ká ṣe ẹsẹ̀ gbé o a wà nírógun tí gbogbo ẹ̀yin òbí á fi máa sá káàkiri pé lórí àwọn ọmọ yìí náà ni ẹ wá ṣàánú mi ràn mí lọ́wọ́ àdúrà ní fún gbogbo àbíyàmọ́ 103.5 FM alàgbà ní ẹ̀yìn ìyá wa tó ẹ̀yin bàbá wa èmi náà máa kí yín o ọ̀dọ́mọdé jòjò lóhùn ni mí o ohun ló ṣe bí ohun àgbà ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ àgbà lẹ́nu mi gbogbo ẹ̀yin àgbààgbà òkè ẹjẹ́ ojú mi ṣe o òkè gbogbo aṣíwájú pátápátá ẹjẹ́ ojú mi ṣe lágbára ọlọ́run ọba elédùà tó bá di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ àti ẹ̀yin àti èmi àátùjọ pàdé àátù lè máa tẹ̀ síwájú lórí ètò àṣà àti ìṣe ilé wa gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀ pé ọmọ káàárọ̀ òjìrè ọmọ ilẹ̀ yorùbá tàbí rè tá a dẹ̀ mọ́ pé gbogbo ibi tá à ń dé tá a bá ti ní ọmọ yorùbá wọn máa ń kàn sára ni ẹ̀yin náà ẹ wo gbogbo aṣọ táwọn èèyàn ń wọ̀ jùlọ àti ní orílẹ̀-èdè wa nàìjíríà àti lókè òkun jùlọ àwọn ọmọ yorùbá a máa yáyí o aṣọ wa gbayì ó gbẹ̀yẹ gbogbo ibi tá a bá wọ̀ dé wọ́n máa ń kàn sára ni torí pé àwọn ọmọ bọ́ ṣe ń fi aṣọ dára wọ́n máa ń mọ̀ pé ọmọ yorùbá tọkàntọkàn ọmọ yorùbá rè pàápàá jùlọ tá a bá mú tá a bá wégèlè sí tàbí tá a bá mú fìlà tá a gẹ̀ẹ́ sí èyí náà ni kẹ́ ẹ jẹ́ ká fi máa gbé àṣà wa àti ìṣe wa ká máa fi gbé e lárugẹ ẹ jẹ́ ká tún wá ní ọkàn ọmọlúàbí torí ọmọlúàbí ni gbogbo ọmọ yorùbá jẹ́ àwọn máa ń gba àwọn èèyàn mọ́ra ni wọ́n ṣe máa ní ọmọ yorùbá wọ́n máa ń gba nǹkan wọ́n máa ń gba èèyàn mọ́ra ni ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bá gbogbo èèyàn lò ẹ jẹ́ kí ìṣe wa gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tán ti ṣe sẹ́yìn ẹ jẹ́ kí ìṣe wa kó sì máa ṣe bẹ́ẹ̀ kó máa tẹ̀lé síwájú aṣáwó àti ìṣe wa gbọ́dọ̀ panu torí pé tó bá ṣe bẹ́ẹ̀ tí ò bá sí wọ́n ní pé ó lọ sí extension ó kò lè lọ sí extension kankan wọ́n ti ní àdá padà síléèwé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa kọ́ ọ níléèwé ní àṣà wọ́n gbọ́dọ̀ mọ àwọn kankan nípa ibi tí wọ́n ti jáde wọ́n gbọ́dọ̀ mọ nípa èdè wọn gangan pàápàá pé tẹ̀ ṣe páwa kan a sì kọ́ èdè wa yìí láti mọ̀ pé a gbọ́dọ̀ mọ̀ ń sọ dáadáa a gbọ́dọ̀ mọ̀ ń sọ 103.5 FM ló wà ẹ má yí kúrò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá alàgbà Bọ́lájí ọmọ ìyá pupa kì í yẹn ṣe o alàgbà Ọlábámijí Omi Ṣakin bẹ́ẹ̀ mo kí alàgbà Rafiu láti Mọ̀ṣin bẹ́ẹ̀ mo kí alàgbà Ọlálérè àti ẹ̀yin tẹ́ ẹ pè mí tó ṣe pé ìpè kan re ìpè re ẹ̀rẹ́ pé ìpè wọlé ìpè re bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tí ìpè mi tó ń re náà pàápàá jùlọ 2024 mo kí gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan léjèèjì pé ẹ ṣe àdúpẹ́ tó bá di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ẹ jẹ́ kí a tó jọ pàdé bẹ́ẹ̀ náà ni mi ò gbàgbé màdámù abilékọ mi ò mọ orúkọ yín ṣùgbọ́n tó jẹ́ pé ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo bèrè lórí ọ̀rọ̀ ẹkún ìyàwó bẹ́ẹ̀ ni ẹ̀sùn fún ìyàwó mo ní kẹ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ ẹ pè mí pẹ̀lú ẹ́fídẹ́ǹsì bẹ́yẹn ni pé nǹkan tí mo fẹ́ fún yín káàkà làlàlàlà fọ́dà ìpè yìí ọ̀rẹ́ tẹ́ ẹ bá ní àǹfààní láti pè mí padà rárá ẹ bá ń pè é 9540 ó tún ti ní ìnáwó tó fẹ́ ṣe o ó tún ti ní ìnáwó tó fẹ́ ṣe ẹ wà bá mi pè nọ́mbà yìí 08052 59 540 ẹ bá mi pè ó nílòwó tó tún fẹ́ padà ṣe ẹ bá mi pè á sọ àdírẹ́sì ibi tí o ti fẹ́ ṣe ìnáwó ẹ bá mi fi pè yẹn kẹ bá mi fi dá a lọ́lá tó 103.5 FM ni wà.